0: Ha malitere ịkwụsị ọrụ n'enweghị oge akara aka site na August 25 nke ọnwa a n'ihi esemokwu gbasara mmezu mkpekọrịta federal gọọmenti asụ nke afọ gara aga. Ụmụakwụkwọ kwuru na nke a tụrụ ha n'anya ma nwee ike ibute ha na nne na nna ha nnukwu nsogbu ego. Ha na-atụ anya ka gọọmenti na asụ ga-edozi okwu ahụ ngwa ngwa. N'akụkọ nke abụọ, gọọmenti Edo enyela Ministry Department and Agency ụbọchị 14 ka ha kpughee akaụntụ ego ha, nyefee ego dị na akaụntụ ndị ahụ na akaụntụ IGR International Generated Revenue nke gọọmenti kwadoro, ma mechie akaụntụ ndị a na-akwadoghị. Ebumnuche ya bụ ịkwụsị mfu ego ma hụ na a na-achịkwa ego steeti nke ọma. N'ikpeazụ, Nigeria Police Force National Cyber Crime Center NPF na NCCC achọpụtala ihe karịrị 3.6 billion nke a na-enyo enyo na ọ sitere n'omume mpụ ma bụrụ nke etinyere n'ime cryptocurrency. Ndị uwe ojii kwuru na ha ji nnyocha dijitalụ nyocha ego na mmekọrịta ọrụ na ndị ọrụ nchekwa ndị ọzọ nweta ihe ịga nke ọma. Tupu mpịachie akụkọ nke anyị asụ a, ngwanụ ka anyị laghachinụ n'okpukpokwu ndị a wụrụ anyị isi akụkọ. Ambrus Ali University AAU nke asụ kwusa nkwụọkwụ ọrụ n'enweghị oge n'ihi enweghị ụfọdụ ego na nkwekọrịta afọ gara aga. Ụfọdụ ụmụakwụkwọ na-emeghachi omume. Gọọmenti Edo nyere Ministry Department and Agency ụbọchị 14 ka ha nyefee akaụntụ ụlọ akwụkwọ ego ha. Nigerian Police Force National Cybercrime Center chọpụtara ego 3.6 billion ejiri cryptocurrency kọwaa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akụrụ ọnụ. Ndalụ nke ukwuu maka ịnọnyere Esam Binoculars Radio Uromi, onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, èyí ni iléeṣẹ́ Ishaba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Síwájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Àjọ ASUU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn olùdarí ilé iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ ṣe àfihàn owó ètí oníkálukú kó wá wọn pa wọlé sí ibi tó yẹ kí wọ́n san owó náà sí ní kíákíá. Àjọ ọlọ́pàá ìyẹn Nigeria Police Force àti àjọ NCCC ti rí àwọn owó kan rògbòrògún ní èyí tí wọ́n tọpa rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn alájẹbánu tí wọ́n ń sabátẹrù cryptocurrency ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ASUU, ìyẹn àjọ àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti abala ti Ambrus Ali University ti ní ìlú Ekoma ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìwáyé látàrí àìmúlò àdéhùn tí ìjọba àpapọ̀ àti àjọ náà ṣe ní ọdún 2025 látàrí wípé wọ́n ní ìjọba kò san àwọn owó àsanlẹ̀ tí ó yẹ kán san, léyìí tí ó sì ti kọjá àsìkò. Látàrí ọ̀rọ̀ yìí, àwọn ọmọ akẹ́kọ̀ọ́

0: Centre chọpụtara ego atọ tupu isi 3.6 billion ejiri cryptocurrency kọwaa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akụrụ ọnụ. Ndalụ nke ukwuu maka ịnọnyere Esan Binoculars Radio Uromi. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkún déédé wòyí, ẹ̀sìn fún bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Ishaba Inakula Redu, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Síwájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ ASU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn olùdarí iléeṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ mẹ́rìnlá láti lọ ṣe àfihàn owó tí oníkálukú kó wá wọn pa wọlé sí ibi tó yẹ kí wọ́n san owó náà sí ní kíákíá. Àjọ ọlọ́pàá ìyẹn Nigeria Police Force àti àjọ NCCC ti rí àwọn owó kan rògbòrògún ní èyí tí wọ́n tọpa rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn alájẹbánu tí wọ́n sagbátẹrù cryptocurrency ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ASU ìyẹn àjọ àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti abala ti Ambrose Ali yunifásitì ti ní ìlú Ekpoma ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìwáyé látàrí àìmúlò àdéhùn tí ìjọba àpapọ̀ àti àjọ náà ṣe ní ọdún 2025 látàrí wípé wọ́n ní ìjọba kò san àwọn owó àsanlẹ̀ tí ó yẹ kán san. Èyí tí ó sì ti kọjá àsìkò látàrí ọ̀rọ̀ yìí, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti iléèwé Ambrose Ali University sọ wípé ọ̀rọ̀ yìí ó ju àwọn lójú torí pé àwọn ti gbaradì fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn gbọ́dọ̀ ṣe ní iléèwé fún sáà ètò ẹ̀kọ́ ti ìta wà yìí tán ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n wọ́n á kọminú sí wàhálà tí àwọn òbí àwọn máa dojúkọ pàápàá jùlọ àwọn tó ń gbé ní ìta látàrí owó tí àwọn òbí àwọn máa ná tí wọ́n sì wá rọ ìjọba àti àjọ náà láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún gbogbo àwọn olùdarí iléeṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ mẹ́rìnlá láti lọ fi gbogbo àwọn àkọọ́lẹ̀ owó tí wọ́n pa wọlé àti kí wọ́n sì san owó náà sínú àpò òṣùwọ̀n èyí tí ìjọba ti là kalẹ̀. Kí ló fa eléyìí ni wípé nínú abala òfin èyí tí wọ́n fi gbé àjọ àbí à ń pawó wọlé ìyẹn Treasury Single Account ìyẹn TSA ni wọ́n ti pa ní dandan fún gbogbo àwọn iléeṣẹ́ ìjọba láti ṣe bẹ́ẹ̀ kí wọ́n san owó náà sí àpò òṣùwọ̀n kan èyí tí ti là kalẹ̀ láti ṣe irú owó sísan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Edo Emmanuel Okafor sọ wípé wọ́n ṣe eléyìí láti jẹ́ wípé kí ètò ọrọ̀ ajé àtẹ̀tù ìṣúná ìlú náà kó lè pèrègede ni. Àjọ ọlọ́pàá àti àjọ NCC ti rí àwọn owó kan

0: látàrí wípé wọ́n ní ìjọba kò san àwọn owó àsanlẹ̀ tí ó yẹ kán san lẹ́yìn tí ó sì ti kọjá àsìkò látàrí ọ̀rọ̀ yìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti iléèwé Ambrose Ali University sọ wípé ọ̀rọ̀ yìí ó jọ àwọn lójú torí pé àwọn ti gbaradì fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn gbọ́dọ̀ ṣe ní iléèwé fún sáà ètò ẹ̀kọ́ ti ìta wà yìí tí wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n wá kọminú sí wàhálà tí àwọn òbí àwọn máa dojúkọ pàápàá jùlọ àwọn tó ń gbé ní ìta látàrí owó tí àwọn òbí àwọn máa ná tí wọ́n sì wàá rọ ìjọba àti àjọ náà láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún gbogbo àwọn olùdarí ilé iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ fi gbogbo àwọn àkọọ́lẹ̀ owó tí wọ́n pa wọlé àti kí wọ́n sì san owó náà sínú àpò òṣùwọ̀n èyí tí ìjọba ti là kalẹ̀. Kí ló fa eléyìí ni wípé nínú abala òfin èyí tí wọ́n fi gbé àjọ àbí à ń pawó wọlé ìyẹn Treasury Single Account ìyẹn TSA ni wọ́n ti pa ní dandan fún gbogbo àwọn ilé-iṣẹ́ ìjọba láti ṣe bẹ́ẹ̀ kí wọ́n san owó náà sí àpò òṣùwọ̀n kan èyí tí ti là kalẹ̀ láti ṣe irú owó sísan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ẹni tí ó jẹ́ Commissioner fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Edo Emmanuel Okafor sọ wípé wọ́n ṣe eléyìí láti jẹ́ wípé kí ètò ọrọ̀ ajé àtẹ̀tù ìṣúná ìlú náà kó lè pérégede ni. Àjọ ọlọ́pàá àti àjọ NCC ti rí àwọn owó kan tí ó tó ₦3.6 billion owó náírà nínú àpò òṣùwọ̀n àjọ cryptocurrency ní èyí tí àwọn oníjìbìtì kan kó síbẹ̀ nínú ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe àti àwọn àjọ NCCC ni wọ́n ti sọ eléyìí di mímọ̀ ní ìlú Àbújá. Ẹni tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà ní ipò báwo ni àjọ náà ṣe máa rí oríyìn láti rí àwọn ọ̀bàyẹ́jẹ́ ìyẹn AIG Akinyele Esima ló sọ ọ̀rọ̀ yìí nílùú Àbújá tí ó sì kéde wípé gbogbo làkàkà ìjọba àjọ ọlọ́pàá àti àjọ NCCC ni àwọn ti rí irúfẹ́ owó tí àwọn ọ̀bàyẹ́jẹ́ yìí kó pamọ́ ni àwọn ṣe kéde rẹ̀. Èyí ni a ó fi ṣe òpin ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Premier Football League champions Rangers International have picked the MKO Abiola Sport Arena in Abeokuta as their temporary home ground and will begin their title defense at the venue against Katsina United on Sunday. In a separate news, Super Eagles striker Victor Osimhen has dropped to fifth on the list of Africa's most valuable players, having occupied first place in 2023 before falling to second in 2025, and then third ahead of this year African Cup of Nations, according to transfer market data. In another development, UEFA is set to drop its threat to boycott FIFA competitions after receiving assurances that Gianni Infantino's controversial plan to sell stake in the World Cup and other

0: mgba. N'akụkọ nke abụọ, gọọmenti Edo enyela Ministries, Departments and Agencies ụbọchị 14 ka ha kpughee akaụntụ ego ha, nyefee ego dị na akaụntụ ndị ahụ na akaụntụ IGR, International Generated Revenue, nke gọọmenti kwadoro, ma mechie akaụntụ ndị a na-akwadoghị. Ebumnuche ya bụ ịkwụsị mfu ego ma hụ na a na-achịkwa ego steeti nke ọma. N'ikpeazụ, Nigeria Police Force, National Cyber Crime Center, NPF na NCCC achọpụtara ihe karịrị 3.6 billion nke a na-enyo enyo na ọ sitere n'omume mpụ ma bụrụ nke etinyere n'ime cryptocurrency. Ndị uwe ojii kwuru na ha ji nnyocha dijitalụ nyochaa ego na mmekọrịta ọrụ na ndị ọrụ nchekwa ndị ọzọ nweta ihe ịga nke ọma. Tupu mpịachie akụkọ nke anyị asụ a, ngwanụ ka anyị laghachinụ n'okpurukpokwu ndị a wụrụ anyị isi akụkọ. Ambrus Allen University AAU Kasu kwusa nkwụọkwụ ọrụ n'enweghị oge n'ihi enweghị ụfọdụ ego na nkwekọrịta afọ gara aga. Ụfọdụ ụmụ akwụkwọ na-emeghachi omume. Gọọmenti Edo nyere Ministries, Departments and Agencies ụbọchị 14 ka ha nyefee akaụntụ ụlọ akwụkwọ ego ha. Nigeria Police Force, National Cyber Crime Center chọpụtara ego 3.6 billion ejiri cryptocurrency kọwaa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akụrụ ọnụ. Ndalụ nke ukwuu maka ịnọnyere Esam Binoculars Radio Uromi. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, èyí ni iléeṣẹ́ Ishaba Inakula Redi, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sí ti gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Síwájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ ASUU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn olùdarí ilé iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ ṣe àfihàn owó tí oníkálukú kó wá wọn pa wọlé sí ibi tó yẹ kí wọ́n san owó náà sí ní kíákíá. Àjọ ọlọ́pàá ìyẹn Nigeria Police Force àti àjọ NCCC ti rí àwọn owó kan rògbòrògbò ní èyí tí wọ́n tọpa rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn alájẹbánu tí wọ́n ń sagbátẹrù cryptocurrency ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ASUU, ìyẹn àjọ àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti abala ti Ambrus Allen University ti ní ìlú Ekpoma ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìwáyé látàrí àìmúlò àdéhùn tí ìjọba àpapọ̀ àti àjọ náà ṣe ní ọdún 2025 látàrí wípé wọ́n ní ìjọba kò san àwọn owó àsanlẹ̀ tí ó yẹ kán san, èyí tí ó sì ti kọjá àsìkò. Látàrí ọ̀rọ̀ yìí, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti iléèwé Ambrus Allen University sọ wípé ọ̀rọ̀ yìí ó ju àwọn lójú torí pé àwọn ti gbaradì fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn gbọ́dọ̀ ṣe ní iléèwé fún sáà ètò ẹ̀kọ́ ti ìta wà yìí tán ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀. ṣùgbọ́n wọ́n kọminú sí wàhálà tí àwọn òbí àwọn máa dojúkọ pàápàá jùlọ àwọn tó ń gbé ní ìta látàrí owó tí àwọn òbí àwọn máa ná tí wọ́n sì wá rọ ìjọba àti àjọ náà láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún gbogbo àwọn olùdarí ilé iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ fi gbogbo àwọn àkọọ́lẹ̀ owó tí wọ́n pa wọlé àti kí wọ́n sì san owó náà sínú àpò òṣùwọ̀n èyí tí ìjọba ti là kalẹ̀. Kí ló fa eléyìí ni wípé nínú abala òfin èyí tí wọ́n fi gbé àjọ àbí à ń pawó wọlé ìyẹn Treasury Single Account ìyẹn tí

0: de mala gente su no vi oro esa abu ni vara kamaho oh eh e yo bi asu e kitai ge e di bi wana oti ele su uto ne kuno semana e re kuno se ne no fe ke ona no ro no se va no ro e do sti ta kitai ge allo ni na cha minister department and agencies e ka kiri Igbadi igbena ne na le mege na ikremisha uda no ke ke antigo no se le sona bueno sama igwane mama fuera lo e pare rosa e no se vano rio ano se ano rio MPF BNCCE ne kita ge mulo go so na mi mege na e li bebe ye ani ano si e ano rio e da mi pate kwa no si 3.6 billion dara vi uno bueno cero Se le mare hemoni ro eh. The Academy Staff Union of University Asu and Brosali Uru Ebuma. Ekita ege ene swe da ge di gwanene rutupi wana irachi fabi wana. Iro lugu nmeswele onita iraji emi igu bi emisi no heke vi wana li wana vi 2025 arata ege ene sotwe wane kuno se wana Geologo ni sero asu ikita yoribi edu state ge dita wekbe dira remi wabu edu no keke weke ni onugu ni ore anonubi edu ni kita rubo suto oma gaja na chay doto siri ozikbe ono boseli ande wako wino lwe dani oda yayi doto William Odion ewe no na mege nya uge dobi benisiti Eda mekbe tota no serio robo fubira ko robo soto bino heke heke ni ewe no mege jan ewe khane jiwa boma na choya Brussels University eso va ke na mege na ewe no serio oche bi remwe era taige ewe no na mege jan ewe bi ewe no heke na resha uwede no gba bidara mien Ewa ma ke alure aloge, ene swe wo ne dawe gbe. Nere lo mi avu ite, non khe ke bidala mi, ewa no se ma, oke ne chen wo, ne ene len okba, len vavi akba na ye. Ne wane no rivo, no zin vano rivo. E do stit, akita ge, ero lo go, na mege na gwa nare bebe ye, mi go hon hon. Ge ikba dikbe na kre ne, nare mege na, e kreme no sen kitare, ebe wo shan ye hamdi. Ewa no se ma, akita ge, alogbo bi, Ibu hongi, ibu hongi, minum namia, kita cium nama balu, kita cium namia, wakita realu. Balu bo, kita namia, awak nak sama, aku melayi. Ebi gora, sanye dah cikgu namia kena. Ati tika aku tau gui, aku selain eba rosanye. Ekeu ini. Mesti dah mikbu ibu gua tu, bi John le, Odije, Oyegun Public Service Academic. Ama gaja ebulu kono sero na cho Emmanuel Oko ebo. Ora tagi oni emi na buti rere na wi ebo no se wan na re mi ebo no se wan kiche ebo na re shano se ebi no. No bo gba no ame ene se wo wan oki esu mi ebo ne ye son wo. Ano no zi fano ribo. Ano zi ano ribo. The Nigeria Police Force National Cybercrime ni mege nya ikwanda ebo de li bebe ye no amu na la mege nya Akari ya wanta mwekbi ya rayo. Emi 3.6 billion dara. Ulogo so na mwege na. Wekanji ni mwemi mwete no wakheke. Ani o no zi anori wa. Uke san wa bumbara kama ho. Menon mwono se wa shava orise sele. Wa edinole wafke zo bojo yi wa kama ho. Wabu.
1: Mbe wono ndi ne ganyeti. No na kukani ke esan. Ba ina kulas radio uromi. Onye ji akukowa nke tabu mwada chizaram. Le iso kwa nye ta. Na kukowa nke mpo. AAU Ambrose Ali University Nkasu. Kusan mpu oku wano unenwe oge nihi. Enwe ufodu ego. Na nkwekọrịta afọ gara aga, ụfọdụ ụmụakwụkwọ na-emeghachi omume ha. N'akụkọ nke abụọ, gọọmenti edenyela Ministry Department and Agency ụbọchị 14 ka ha nyefee akaụntụ ụlọ akwụkwọ ego ha. N'akụkọ nke atọ, Nigeria Police Force and National Cybercrime Center chọpụtara ego atọ tupu isi $3.6 billion ejiri cryptocurrency kọwaa. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. ASUU nke Ambrose Allen University Ekpoma ekwela na ha malitere ịkwụsị ọrụ n'enweghị oge akara aka site na August 25 nke ọnwa n'ihi esemokwu gbasara mmezu mkpekọrịta federal gọọmenti nke ASUU nke afọ gara aga. Ụmụ akwụkwọ kwuru na nke a tụrụ ha n'anya ma nwee ike ibute ha na nne na nna ha nnukwu nsogbu ego. Ha na-atụ anya ka gọọmenti na ASUU ga-edozi okwu ahụ ngwa ngwa. N'akụkọ nke abụọ, gọọmenti Edo enyela Ministries, Departments and Agencies ụbọchị 14 ka ha kpughee akaụntụ ego ha, nyefee ego dị na akaụntụ ndị ahụ na akaụntụ IGR, International Generated Revenue, nke gọọmenti kwadoro ma mechie akaụntụ ndị a na-akwadoghị. Ebumnuche ya bụ ịkwụsị mfu ego ma hụ na a na-achịkwa ego steeti nke ọma. N'ikpeazụ, Nigerian Police Force, National Cybercrime Center, NPF na NCCC achọpụtara ihe karịrị atọ tupu isi ya bụ $3.6 billion nke a na-enyo enyo na ọ sitere n'omume mpụ ma bụrụ nke etinyere n'ime cryptocurrency. Ndị uwe ojii kwuru na ha ji nyocha dijitalụ, nyocha ego na mmekọrịta ọrụ na ndị ọrụ nchekwa ndị ọzọ nweta ihe ịga nke ọma. Tupu mpịachie akụkọ nke anyị asụsụ a, ngwanụ ka anyị laghachinụ n'okpurukpokwu ndị a wọrọ anyị isi akụkọ. Ambrose Allen University AAU nke ASUU kwusa nkwụọkwụ ọrụ n'enweghị oge n'ihi enweghị ụfọdụ ego na nkwekọrịta afọ gara aga. Ụfọdụ ụmụ akwụkwọ na-emeghachi omume. Gọọmenti Edo nyere Ministries, Departments and Agencies ụbọchị 14 ka ha nyefee akaụntụ ụlọ akwụkwọ ego ha. Nigerian Police Force, National Cybercrime Center chọpụtara ego atọ tupu isi $3.6 billion ejiri cryptocurrency kọwaa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akụrụ ọnụ. Ndalụ nke ukwuu maka ịnọnyere Esam Binoculars Radio Uromi. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
2: Ẹkún déédéé wòyí, ẹ̀sìn kú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Iṣẹ́ Binoculars Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dẹ́sẹ́ tí gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Síwájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ ASUU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn olùdarí ilé-iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ ṣe àfihàn owó ètí oníkálukú kó wá wọn pa wọlé sí ibi tó yẹ kí wọ́n san owó náà sí ní kíákíá. Àjọ ọlọ́pàá ìyẹn Nigeria Police Force àti àjọ NCCC ti rí àwọn owó kan rògbòrògbò ní èyí tí wọ́n tọpa rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn alájẹbánu tí wọ́n sagbátẹrù cryptocurrency ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ASUU, ìyẹn àjọ àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Abala ti Ambrose Allen University ní ìlú Ekpoma ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́. Ìwáyé látàrí àìmúlò àdéhùn tí ìjọba àpapọ̀ àti àjọ náà ṣe ní ọdún 2025 látàrí wípé wọ́n ní ìjọba kò san àwọn owó àsanlẹ̀ tí ó yẹ kán san léyìí tí ó sì ti kọjá àsìkò látàrí ọ̀rọ̀ yìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti iléèwé Ambrose Ali University sọ wípé ọ̀rọ̀ yìí ó jọ àwọn lójú torí pé àwọn ti gbaradì fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn gbọ́dọ̀ ṣe ní iléèwé fún sáà ètò ẹ̀kọ́ ti ìta wà yìí tí wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n wá kọminú sí wàhálà tí àwọn òbí àwọn máa dojúkọ pàápàá jùlọ àwọn tó ń gbé ní ìta látàrí owó tí àwọn òbí àwọn máa ná tí wọ́n sì wàá rọ ìjọba àti àjọ náà láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún gbogbo àwọn olùdarí ilé iṣẹ́ ìjọba pátápátá ní ọjọ́ 14 láti lọ fi gbogbo àwọn àkọọ́lẹ̀ owó tí wọ́n pa wọlé àti kí wọ́n sì san owó náà sínú àpò òṣùwọ̀n èyí tí ìjọba ti là kalẹ̀. Kí ló fa eléyìí ni wípé nínú abala òfin èyí tí wọ́n fi gbé àjọ àbí à ń pawó wọlé ìyẹn Treasury Single Account ìyẹn TSA ni wọ́n ti pa ní dandan fún gbogbo àwọn ilé iṣẹ́ ìjọba láti ṣe bẹ́ẹ̀ kí wọ́n san owó náà sí àpò òṣùwọ̀n kan èyí tí ti là kalẹ̀ láti ṣe irú fẹ́ irú owó sísan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ẹni tí ó jẹ́ Commissioner fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Edo Emmanuel Okafor sọ wípé wọ́n ṣe eléyìí láti jẹ́ wípé kí ètò ọrọ̀ ajé àtẹ̀tù ìṣúná ìlú náà kó lè pèrègede ni. Àjọ ọlọ́pàá àti àjọ NCC ti rí àwọn owó kan tí ó tó ₦3.6 billion owó náírà nínú àpò òṣùwọ̀n àjọ cryptocurrency ní èyí tí àwọn oníjìbìtì kan kó síbẹ̀ nínú ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe àti àwọn àjọ NCCC ni wọ́n ti sọ eléyìí di mímọ̀ ní ìlú Àbújá. Ẹni tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà ní ipò báwo ni àjọ náà ṣe máa rí oríyìn láti rí àwọn ọ̀bàyẹ́jẹ́ ìyẹn AIG Akinyele Esima ló sọ ọ̀rọ̀ yìí nílùú Àbújá tí ó sì kéde wípé gbogbo làkàkà ìjọba àjọ ọlọ́pàá àti àjọ NCC sì ni àwọn ti rí irúfẹ́ owó tí àwọn ọ̀bàyẹ́jẹ́ yìí kó pamọ́ ni àwọn ṣe kéde rẹ̀. Èyí ni a ó fi ṣe òpin ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Premier Football League champions Rangers International have picked the MKO Abiola Sport Arena in Abeokuta as their temporary home ground and will begin their title defense at the venue against Katsina United on Sunday. In a separate news, Super Eagles striker Victor Osimhen has dropped to fifth on the list of Africa's most valuable players, having occupied first place in 2023 before falling to second in 2025, and then third ahead of this year African Cup of Nations, according to transfer market data. In another development, UEFA is set to drop its threat to boycott FIFA competitions after receiving assurances that guiding Fatino's controversial plan to sell stake in the World Cup and other major tournaments will not be revived. This is the Beat of Sports from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
1: Welcome to Entertainment News. Reaching you from Asian Binoculars Radio Uromi. First, the headlines. Bella's lawyers reject Shank's defamation suit, makes fresh allegations. Pocolis management speaks on drink spiking claims in UK case. My name is Judith Chinenye. Now the entertainment news in details. Lawyers representing former Big Brother Niger housemate Bella Okagbuo have dismissed the defamation allegations brought against her by her ex boyfriend Segu Shanks Olusemo, escalating the public disputes between the former reality TV couple. In a letter dated August 24, 2026, Bella's legal team described the allegations contained in a case and disease notice issued on Shanks' behalf as spurious and baseless. According to the lawyers, Bella's social media comments were expressions of her genuine finding and experiences and did not constitute defamatory statements capable of damaging Shanks.